0: lóṣòdì tẹ wà ń ṣógúnlẹ̀ tẹ wà lájàwọ́ estate tẹ wà ń 798 gbogbo ẹ̀yin tẹ wà ń muṣin gbogbo ẹ̀yin tẹ ń bọ̀ láti ketu alápẹ̀rẹ̀ gbàrígà gbàgádà ẹ bèrè oṣòdì bọ́ládé bus stop ẹ sọ pé ń lọ Jalisco Field lẹ́yìn oṣòdì sọlọ̀ local government God bless you.
1: Pẹ́pẹ́ yóò pọ̀ mọ́ láàárọ̀ yìí. Wòlíì Ọ̀dẹ́kúnlé Ẹ̀bàfẹ́ àti Dósódì. Tú àwà péré ẹ mọ́ mi ṣe o. Ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́. Gbogbo ìwọ tó fẹ́ tẹ́rí sí testimony. Pápá gbogbo ẹ̀yin firstborn pátápátá. Mo fẹ́ ká gbàdúrà fún testimony mọ́ ń bọ̀. Ẹ pé ẹni náà.
2: Ẹ dákun yín.
3: Orúkọ mi ni Òjó Babájídé láti Òṣogbo.
2: Òṣogbo lẹ́yìn ti wá.
3: Mo tó join orí òkè ní 2024.
2: Last 2 years ni.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan rere tí wọ́n ṣe ní ìdílé mi rí Ọlọ́run ṣe fún mi.
2: Bí
3: last year ni mo ṣe wedding kò sẹ́ni tó ṣe irú ẹ̀ rí ní ìdílé mi.
2: Kò sẹ́ni tó ṣe white wedding rí.
3: Kò sí. Ọlọ́run tún yọ̀ǹda 1 acre of land fún mi.
2: Bẹ́ẹ̀ ṣe rí.
3: Bẹ́ẹ̀ni sá. Ọpẹ́ mi nìyẹn sá.
2: Ṣé báyìí, mo mọ̀ láìkì àwọn testimony ti ń wà lákòóní. Ní tí wọn ò ṣe tẹ́nìkan ò ṣe rí lé yín. Ní 2026 yìí, kàn ṣe lọ́wọ́ àmì yẹn ló ń òkè lọ rí gbèsè. Ọdún eléyìí lọ́ra lẹ̀. Ọdún ìlọ́kọ̀lé. Jẹ́sẹ̀ mọ́lẹ̀ kò ní yẹ́sù.

0: ọmọ yín lórí afẹ́fẹ́ ni ó kẹ́hìndé akíntóye lórúkọ mi mọ̀ ń pè láti agbára akú program ànọ́sà a máa pọ̀ sí ni ó ànípẹ̀jì mo ní a máa rí owó ìfà mo rí owó lẹ́ni o abáyé parí 77 lánà yẹn ní ìrọ̀lẹ́ ọ̀rẹ́ mi ní uk send mi ní 60,000 the beginning of this month náà one of my brother láti uk ó send mi ní 50,000 ó ní kí n fi support owó school ọmọ mi àbábá mi pé ń dájú o in fact mo rí sista ìbóyè pọra mọ́lẹ̀ lánà pẹ̀lú 20,000 tó rí à láti gbà mo ṣe ní kí n give ẹ̀rí mi o ẹ̀rí mi ṣẹ̀ máa pọ̀ sí kò ní pẹ̀dẹ̀ àníwá yín ti bàbá mi mọ́nà 90s ẹ bá mi kí mama ẹ̀rí mi nìyẹn ẹ bá mi gbẹ̀rí mi o tó rẹ ti ní ẹni tó bá sọ ọkọ tó lọ́hún ń ṣe fún kò ní èlé tó gbà kò ní bàjẹ́ kò kò ní rí mi gbà mọ́ ẹ̀rí mi nìyẹn o bàbá mi ẹ ṣẹ́ o ọmọ rí yín bọ́ o.
1: Nash ẹ jẹ́ kí n wá pé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run dìde ńlẹ̀ àtàkọ́ bí ọmọ o àtàbí gbẹ̀yìn o àti ìwọ tó kọ́kọ́ ṣe dáadáa nínú ìdílé o àti gbogbo ẹ̀yin àròlé ẹ wá náwó bàbá gbàfẹ́ mi náà lóṣù yìí mo fẹ́ sọ ẹ̀rí ìjọ jẹ́ mọ̀ pé nínú kristi ibẹ̀ nìkan ni ẹ̀rí pin sí òun ló jẹ́ wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ní ìyanu nínú ìwé àìsáyà so kò sẹ́nìkan tó bá bá wa gbàdúrà yìí ó ní ké pè mí jeremiah 33:3 èmi ó sì gbọ́ èmi ó fòun ńlá àti alágbára tí wọ́n mọ̀ máa fi hàn ọ́ náwó èèyàn méjèèjì bàbá mi nítorí ikú àtàjínde rẹ̀ fàyè gba ẹ̀rí inú ayé tèmi náà mo fẹ́ sọ testimony mi gbé testimony mi jáde lórúkọ bàbá tọmọ àti tiẹ̀ mi mímọ́ wá kígbe bàbá ẹ̀yìn àkọ́bí ló lélẹ̀ àkọ́bí ni mí olúwa ló ní ká pa láṣẹ mẹ́ta ló ní káwọn àkọ́bí ó àpíà kí wọ́n yọ sóun nílé òun kí wọ́n yọjú sóun torí òun ló ní àkọ́bí àkọ́bí ni mí ògo ilé bàbá mi gbé kọ́ mi lọ́rùn Isaiah 22:24 ó ní gbogbo ògo ilé bàbá rẹ̀ láwọn sì fi kọ́ ọlọ́run olúwa àkọ́bí ni mí ògo ilé bàbá mi ọlọ́run fi kọ́ mi lọ́rùn ẹ jẹ́ mọ́ lọ sí òsòdì gbogbo ẹ̀yin tẹ́ wà ní òsòdì Jalisco Field tó ń bẹ ní òsòdì ní mọ́fọ̀lùkù ni màá ti pàdé ibẹ̀ lẹ́ẹ̀ ti pàdé Jésù nú ayé mi àwọn àkọ́bí ibẹ̀ màá tún gbàdúrà gbogbo ẹni tó bá wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ohun ọlọ́run tí ò tí ní anointing oil because anointing oil gangan ni ó wà fún testimony lóṣù yìí so màá fi lé yín lọ́wọ́ màá sì sọ bẹ́ẹ̀ ṣe máa lò ó bọ́ ń gbọ́ testimony nìkan òjọ̀ kan bó ṣe ń lọ nìyẹn ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ńbẹ̀ yẹn tó bá wá di ọ̀la ìsìn méjì náà láṣẹ ní wẹ́mà ní agbára ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ láti 13-30 àtàwọn àkọ́bí tó ń bẹ̀ ńbẹ̀ àtàwọn tí ó join àwọn tí ó join gbogbo ohun tí mo fún wọn ní Jesus City ẹ̀mi olúwa ní at least nínú ìsìn méjèèjì àwọn 225 fi nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun ọlọ́run gbogbo èèyàn náà ló ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ lágbára ẹni tó ní ayé àtọ̀run ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn 13-30 ní aago méje sí aago mẹ́sàn-án ó kọjá ìṣẹ́jú 15 ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ọ́ọ̀lù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbà tí ó bá fi di 12 ìyẹn náà ti wá lé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìrìbọ mi mọ sunday ọjọ́ sunday àátún pàdé a ti ṣe ìrìbọ mi lọ́sẹ̀ tó kọjá yìí ẹ jẹ́ mọ́ lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ní ìdámẹ́wàá gbogbo àkọ́bí ọmọ lolúwa sọ fún mi ẹ gbọ́ ó ní àkọ́bí ọmọ ẹrú ẹbọ 1200 ìkọ̀ọ̀kan dúró fún 1100 lóṣù kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹbọ kí wọn da owó rẹ pọ mọ iṣẹ ọlọrun gbogbo àkọbí ẹrú ẹbọ 1,200 mọ ẹrú ẹbọ 1,200 fọmọ rẹ olúwa mọjọ ṣẹrú àbúrò rẹ yìí tó máa sọrọ síwájú àti síwájú tó ọba ni lónìí ṣe bó ọba sì ni lónìí ṣe lọla kò bá nǹkan kan jẹ gbogbo ẹyin tẹ ní ìdámẹwàá fi lélẹ níwájú olúwa account number church rẹ 1966-36-38-73 access bank comfort life mission international ni ó gbé jáde bíyìn ọba yé yín sí ẹ lè lo eléyìí 2017-42-90-47 comfort life mission international ìyẹn ní ó gbé jáde first bank sì nìyẹn ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn jẹ́ ń sọ tẹ́lẹ̀ ẹ jẹ́ mọ́ lọ sí Jalisco Field ní òsòdì ẹnìkan ní wòlíẹ̀ fún wa lẹ́sẹ̀ bíbélì tá a fẹ́ kà ẹsẹ̀ bíbélì tí ọmọdé àtàgbà wa yọ kà lónìí òní ìwé Nehemiah chapter 1 sí chapter 6 ìwé Nehemiah chapter 1 sí chapter 6 gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọ̀yẹ̀ wá kúnlẹ̀ mo náwó mi sókè aye to da ju laye o ni ki olohun ko di egbe lati se lo to mark birthday re lato ni lo te mark wedding anniversary yin ki dunun ko mo subu lu ayo e o se rere dupe po to remi o dupe o mo kan bi gbogbo eje cake elomi o mo sonje ka ka ki ko ni ran ti eleda re wi nkan se ka tun fowo re ko lowo se olohun ayo ni eyin na da si pelu account number yen gbogbo eyan omo olohun fe send the testimony elo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin god bless you